0: ọmọ ogun pẹ́pàrí pàjá. Iye jẹ́ mi lá, iye jẹ́ mi lá, bàbá jẹ́ mi lá, bó ṣe wé tán. Iye jẹ́ mi lá, iye jẹ́ mi lá, bàbá jẹ́ mi lá. Mo dún ogójì náírà mẹ́ṣẹ̀.
1: Iye jẹ́ mi lá, iye jẹ́ mi lá, bàbá jẹ́ mi lá.
0: Ọkí fún ná ọmọ rẹ̀ wò kọ́.
1: Iye jẹ́ mi lá, iye jẹ́ mi lá, bàbá jẹ́ mi lá.
0: Ó kẹ́mọ̀ kan, orú ọkọ̀ ṣoṣo rà ní.
1: Iye jẹ́ mi lá, bàbá jẹ́ mi lá.
0: Ìṣòro omi jìrà ní.
1: Iye jẹ́ mi lá, iye jẹ́ mi lá, bàbá jẹ́ mi lá.
0: Àrẹ ìbúlẹ̀ tí kò ṣe wá ibi kẹ̀.
1: Iye jẹ́ mi lá, iye jẹ́ mi lá, bàbá jẹ́ mi lá.
0: Wo kẹ́mọ̀ fún omi rà wá ẹ̀dá wà.
1: Iye jẹ́ mi lá, iye jẹ́ mi lá, bàbá jẹ́ mi lá.
0: Ṣáàmù ṣọ̀kẹ́ ìkiri ayé.
1: Iye jẹ́ mi lá, iye jẹ́ mi lá, bàbá jẹ́ mi lá.
0: Kábà pàdé n'òkè.
1: Iye jẹ́ mi lá, iye jẹ́ mi lá, bàbá jẹ́ mi lá.
0: Dọ́dọ́ rí kábà dé n'ódò.
1: Iye jẹ́ mi lá, iye jẹ́ mi lá, bàbá jẹ́ mi lá.
0: Kábà pàdé n'ékú.
1: Iye jẹ́ mi lá, iye jẹ́ mi lá, bàbá jẹ́ mi lá.
0: Dọ́dọ́ rí kálá pàdé n'ìjẹ̀bú.
1: Iye jẹ́ mi lá, iye jẹ́ mi lá, bàbá jẹ́ mi lá.
0: Káàdẹ̀ pàdé n'ìjẹ̀bú kẹ̀.
1: Iye jẹ́ mi lá, iye jẹ́ mi lá, bàbá jẹ́ mi lá.
0: Dọ́dọ́ rí ká pàdé ní Stadium Hotel.
1: Iye jẹ́ mi lá, iye jẹ́ mi lá, bàbá jẹ́ mi lá.
0: Éburú owó ṣe o.
1: Iye jẹ́ mi lá, iye jẹ́ mi lá, bàbá jẹ́ mi lá.

0: gẹ́gẹ́ tí kẹ́pà mọ́ bàbá mọ́lẹ́nu ọ̀rọ̀ burúburu inú ẹlẹ́dẹ̀ ló ní gbé mo bá ṣojú ló ń dùn wọn kágbájí kí fún wọn
1: nítorí mi lẹ lọ gẹ́gẹ́

mọ̀ pé ọkọ̀ o. Ó ní tèmi ò àyà gbígbẹ́ mi gbọ́ tèmi o. Gbọ́ tèmi ó bẹ̀bí gbọ́ tèmi o. Mo lọ́lùfẹ́ o, jẹ́ ká jọ̀rọ̀. Jẹ́ ká sọ̀rọ̀ pàtàkì ìwà ìyá mi. Ìlọsíwájú ọkọ̀ ó bẹ̀ lọ́wọ́ ìyá o.